0: Porto Novo,
1: à Vranco,
0: c'est
1: et sur les Aguégués.
2: Il est 19h.
3: Otu Yao, tranche commune attente 2026 encore, ni Moshe, Abadjade, ni Miamé, ni Niger Long, ni Ojo Keji, Oshukewa, Moniki Eta Yoloto 5 sur 90, Kefi Ogun Kongo Lewa, Kefi Dje Owo, Tinche, Owo Titi Lode, Ogun Mlion, Owo Ilewa, ni Bobo Ojo Jimo, ni Oshukewa, àwọn nìmẹ́rò mẹ́wẹ̀wá yìí ń kọ́ wọn máa ṣe àbájáde rẹ̀. Àkọ́kọ́ nìmẹ́rò tí yóò sì ti ké tí a mọ̀ sí grand tirage ní ọjọ́ 27 oṣù kọkànlá ní Niamey ní Niger lọ́hùn-ún tí ẹ jẹ owó títí dọlé ogún mìíràn owó ilé wa pẹ̀lú àwọn nǹkan mìíràn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ó ṣe àfikún ẹ̀ ní hòtẹ́ẹ̀lì ńlá náà ní Niger lọ́hùn-ún. Kò tán síbẹ̀ o, ní àwọn nìmẹ́rò mẹ́sàn-án tí ó kù tá à ń sọ ńkọ́, àwọn ni wọ́n ó gbé àwọn ẹ̀bùn tí ẹ jẹ owó láti 100 owó mílíọ̀n títí lọ dé 105 owó mílíọ̀n ilé wa fún yín. Ẹ wá gbọ́ o, ẹ má gbàgbé láti fi nìmẹ́rò yín kalẹ̀. Tí ẹ bá wà kankan tí ẹ fẹ́ bèrè, ẹ lọ sórí www.lotoribenin.bg fún gbogbo èyí tó kù ń kọ́ tẹ̀tún retí. Ẹ lu ayò lóto 590 tí ń ṣe ti LMBSR ní àwọn àyè tí wọ́n ti ń ta àwọn ayò wọ̀nyí ní agogo mẹ́jọ, agogo mọ́kànlá, aago méjì, aago mẹ́fà, aago mẹ́jọ alẹ́ àti ní alẹ́ ní òru nìyẹn. Tranche commune attente 2026 àgbàyanu ni eléyìí ó jẹ.
4: Pression libre, le débat matinal sur la caravane du matin.
5: Et nous célébrons à la présidence du parti Les Démocrates. Le tribunal saisi entre-temps.
6: Radio Topa, la radio de la bonne humeur.